0: station that is authorized to make you happy. Rhythm 93.7.
1: Ife mi.
2: Ọkọ mi.
1: Ṣé o ti fi ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà yẹn ránṣẹ́ sí mọ́mì fún ìtọ́jú ara wọn?
2: Mo ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́.
1: Àti ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà fún owó ilé ẹ̀kọ́ àlàbí?
2: Mo ti fi ránṣẹ́.
1: Àti ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà fún owó mọ́tò yẹn ń kọ́?
2: Mo ti ṣe ìyẹn náà.
1: Ó mà yà kọ̀ọ̀kan.
2: Bẹ́ẹ̀ ni o. Ilé ìfowópamọ́ ti NPF Microfinance Bank ló jẹ́ kí sísan owó náà rọ̀ mí lọ́rùn.
1: Gbádùn àwìn owó tó yá kọ̀ọ̀kan, ìfowópamọ́ tó dára jù, ètò ìfowópamọ́ lórí ẹ̀rọ ayé ayárabíàṣá tí ó ní ìfọwọ́sọyà àti iṣẹ́ ìsìnsìn àwọn oníbàárà tí ó lè gbẹ́kẹ̀lé. Tẹ *577# láti ṣe àkáǹtì pẹ̀lú ilé ìfowópamọ́ ti NPF lónìí, tàbí kí o gba ohun èlò lórí ẹ̀rọ app wa lórí Google Play Store tàbí App Store.
2: Bẹ́ẹ̀ni, tètè yára lọ sí ẹ̀ka NPF èyíkéyìí tó súnmọ́ jùlọ, kí o sì ní ìrírí ètò ìfowópamọ́ tó rọrùn.
1: Ilé ìfowópamọ́ ti NPF láti mú kí ìgbésí.